0: Ita.
1: Ọ̀pẹ́ ma náà ló gbogbo akọ n'elu nù. A sì mọ ọ̀nùrù kan lé ibẹ̀ ya ni mama láìsí náà bàtà gbogbo àná ọ̀bọ. Ìyá rí a máa ma. Ọ̀pọ̀lọpọ̀ mi jí yóò nà ọ̀wẹ́ nà ya. Ebe ní black nwaanyị dị mma dị beautiful onyinye. Ada dị ọrọ mma na n'Igbo. Ọ̀pẹ́ sọ nà gị eje nzukọ ịtala ọsị ịtọ ọjị. Ọ̀pẹ́ ma na nwata nya dụnyere oshi n'ololo gejukwu wee gbawa aja. Ọ̀pẹ́ ma na ọkwa okirikiri ka na-abụ ukwese na abịali ihe enu. Maka na afọ nwaanyị afọ ogologo imie. Mama rising n'olu ume ka enekwa gị.